0: 30 a.m. every day. Ayo, ni temi ti e lojojumo. Amen.
1: Ogo ma ni fun Olorun loke. Fun gbogbo ka ti olugbo ti won gbo mi ka kiri gbogbo orilede agba nla aye. Ma dupe lowo oni majemu, dupe lowo baba mi. Tu dupe lowo baba re, ele to fu e lanfani ti o fu awon elomi. Baba mi tutu ji e si mole alai. Won na ti ri ojo ta pe lojo isimi. Be se pe lo ti ojo isimi lati ya simi mo. O tutu ri ojo isimi to jojo Sunday. Ki lo se bosi bi pepe. Ma yi ni bi pepe re. Ni gba meji ototo ko fi dupe lowo baba mi. Awon kan wa anfani tori won ori. Anfani nla ma ni woni, anfani nla on lo ni laaro lati ti ri mole alai. Ori Sunday ojo isimi dupe lowo baba mi. Mo ti dupe lowo oni majemi.
2: Move your radio with you.
1: Dupe pe baba mi je kori 1608-2026. Ni gbogbo le to gbe gba mi patapata. Kan bo si bi pepe re. Ki lo se ni bi pepe ba mi tun ni Olorun ba tun ma ke hallelujah nla iye igba to ba le ke 16 times ogo 16 bo tin po tin hallelujah 16 ati ogo 16 bo tin pe mi na ni woli yi te ti mo olare waju olagbemi JP anu ni mo ri gba kini baba mi arugbo ojo ni ka jo so na ni to ro ya mi ndi enu akoko re ya jo ni aju emi ka gbon to ni majemu ni gbo kan to tede si mi na ni ti owuro yi oya je ka lo 2 Kings chapter 6 verse 1 kilo
3: awon
1: omo woli wi fun elisha pe
3: sha wona ibi ti
1: a wa nge
3: joko ni waju re
1: ta gbe joko ni waju re
3: o aju fun wa je ka wa ki o lo
1: je ka lo ma gbo bi ti won gbe yen o haju fun awon ai mo ye elomi na to gbe bi kan to ha fun e nkan to kan ni lo ni pe iwo na ni lo fun dari ati toni lati gbegbe second lati tesiwaju ya
3: awa nbe si juda ki olukuluku wa
1: konikuluku wa
3: ki o mu itigi kankan wa
1: ko mu itigi kankan wa
3: je ki awa ki o se ibi kan
1: je ka se ibi kan
3: ti awa yo ma gbe
1: ti a o ma gbe
3: o si dahun pe e ma lo ẹnìkan náà sì wí pé kí ó wù ọ́
1: kó wù ọ́
3: èmi ń bí ọ́ láti bá àwọn ìránṣẹ́ rẹ lọ
1: ó sì dáhùn
3: èmi yóò lọ bẹ́ẹ̀ ni ó bá wọn lọ nígbà tí wọ́n sì dé Jordani
1: wọ́n gé igi
3: ó sì ṣe
1: bí ẹnìkan ti ń gé ìtì igi
3: a ké yọ sínú omi
1: ó kígbe
3: ó wí pé
1: yé
3: olúwa mi
1: àtọ̀rọ̀ rẹ̀
3: ènìyàn ọlọ́run náà wí pé níbo ni ó bọ́ sí
1: ibi tá ó gbé yẹ̀wò láàrẹ̀ níbo ló bọ́ sí àìmọye nǹkan tó sọnù lọ́wọ́ gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi láàrọ̀ nǹkan kan ti sọnù lọ́wọ́ ẹnìkan níbo ló wá bọ́ sí ìbéèrè ńlá tí wọn náà béèrè ni níbo lohun yẹn bọ́ sí níbo ló sọnù sí òun ni àjọ fẹ́ gbéyẹ̀wò láti gbàdúrà láti rí gbogbo ohun tó sọnù yálà nínú ẹ̀mí àbí nínú ara óyá.
3: ó sì fi bẹ̀ wọ́n ó sì ké igi kan
1: ó sọ sínú rẹ̀
3: irin náà sì léfò
1: nítorí pé
3: nítorí náà
1: ó wí pé
3: mu ó nà ọwọ́ rẹ̀
1: ó sì mu ibi tá ó gbé yẹ̀wò náà ni pé níbo ló bọ́ sí mọ̀ ńgbà tí ènìyàn ọlọ́run yìí ṣà ẹ omi tó gé ìtì igi kékeré kan fi sínú ẹ ohun tó bọ́ sínú odò yẹn ó léfò sókè ó sì ní kó mu ó sì mu mọ́ mi ara mi sí àwọn èèyàn 20 mọ́ ní gbogbo ibi tá a dé kí láwọn fi parí ẹ̀hún náà nígbàlẹ̀ mí rẹ̀ ìjọ wa ti gba jésù gẹ́gẹ́ bí olúwa tó lè gbọ́dọ̀ bó bá gba jésù àǹfààní kan ló ní láti fàyè ẹ̀ fún jésù láàárọ̀ ọwọ́ ẹ ti kó fẹ́ẹ́ jẹun ti pa àìmọye èèyàn àìmọye ọkàn ló dá lóró àìmọye ayé ni wọ́n sunkún níbojì mo bí àìmọye ọkàn náà ló bí ló ń palẹ́kún lójoojúmọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀nà búburú lòún rìn wọn náà padà ní ọ̀nà búburú yẹn kí wọn náà fàyè ẹ̀ fún jésù obi kó gbogbo lè padà di ọ̀tún kó dẹ̀ lè rọ ẹ lọ́rùn ìwé róòmù rí kẹwàá ẹsẹ̀ kẹsàn sí kẹwàá.
3: pé bí ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ jésù
1: ni olúwa
3: tí wọ́n sì gbàgbọ́ ní ọkàn rẹ
1: pé
3: Olorun jidide kuro ninu
1: oku. Jidide kuro ninu oku.
3: A o gba ola.
1: A o gba ola.
3: Nitori okan ni a fin
1: gbagbo si odudu. Okan la fin gbagbo si odudu.
3: Enu la fin jewo si igbala.
1: Ko bi oni majemu ti ru mi soke la re tori igbala emi awon kan. Okan la fin gbagbo si odudu. Enu la fin jewo won na fe ni jewo si ninu igbala. Ibe logun yen wole si patapata ti wa wa ogun yen to woni ri mo. Mo be iwo na ba jewo. Jesu ni Oluwa atolugbana bo tin jewo ibe logun yen se si pata pata nibi ta de ja lo gbadua je kan lo si bi pepe ka jo lo gbadua wa mo kigbe Oluwa o ki lo bo sonu lowo mi wa mo kigbe emi Olorun ba n wari laaro gbogbo to bo sonu ninu emi ninu ara emi mi mo ba n wari ko si file mi lowo adua manle atobe rabo saida li katatara mazute le kalim produs ye tete papoba le bravo mo shenda baba rida da da da da da jesu oluwa wa amen ibi ta de gbomi ato oruko jesu
3: amen
1: owo ina ko kaja lo emi awon woli ko fara mo bo ti ma lo gbo to sonu lowo e ninu aye e Oluwa fina ti ara da pa
3: ni
1: ko de fa yo dupe yesu oluwa wa amen eyin kan wa ti nkan kan ti so niyan won na ba gbadua bo ti gbadua ta gba yen gba to ba tun ti won na ba tun joku won na gba gbogbo a pada nibi ta de nibi ti a de lowo lowo ba mi lo shamu ko fi shawari psalm 29 won na le fi shawari mun to so ni bo tin kaye on to so ni e wa pada ri wa de yin olorun o ya ba me ka psalm si psalm 3 bo ti ka si wa ka 9 si gbo to so ni wa de pada ri a de wa fayo agbigbo pe yesu oluwa wa amen bi ta de wo ko ja joko engineer agbe lo ni agbara
4: imo laye
3: praise the lord
4: oruko yin yesu
3: oruko mi ni mrs ahmed fun mi layo
4: e ma gbo
3: eti gbogbo ijomo mi si iya eleso
4: eleso
3: eri mi lo ba nta ta se program ni jo sunday daddy wa so pe eni ti o kin sun pe ko jade
4: eni ti kin sun
3: so mo wa ri pe lenu jo meta ni last week yen mi o kin sun rara mo se lo ba daddy yen mo daddy mi o kin sun daddy wa ni pe kin lo mu omi ago kin lo fi boju
4: e me mi do gbo itoni
3: ati gba yen bayi mo nsun bi omo koko ni
4: e pa ti awo
1: bedu gbo gbo ko mi
4: egberi amen fun mi layo ton pe ni ya eleso
1: eni ti kin sun ai mo ya ye be na lo wa ti kin sun itoni nikan lo kan ni lo mo ti de waju mi lo gbo mi lo gbo mi sinu agogo lo fi boju re baba mi ni wa bere si sun pada e gbo to no nsun pada bi omo koko ibe logun yen wole si ta lo gbo mi na nile to wa me to laru ikurita be koja mo ba na gogo nile lo bomi si ko je so tele ko pe mi mo pa se bi wori eyin te nla koja omi lo wo bi agogo lo ma nbori ilulu ki nbori agogo mo pa se bi woli ibo ti ma lo mi agogo yen ko san ko ma sun dada ki ofa to wonu oju re ko jade agbara to wonu oju re ko gbena ko bi ki iri ran re gba imole pada
3: amen
1: ko bere si ni ifokanbalẹ lati sun
3: amen
1: yo si dara fun jesu oluwa wa amen nibi ta de be fe ran se ma ran ipin lowo wo na le ba mi so ni whatsapp number ni ka jo foju roju mi ka fo e boya
3: 080 33 46 2861
1: o ma dara fun oju oni ti e ja jo foju roju mi ma gbagbe pade ti o waye ajodu awon obirin ma bere ndede agogo meje la o ma ni agbara gan iwo na 23 years apeyin opo abe fun ni nkan ti eyin single mother won na ri po fara won be o de ma fayo wa gbe igba ope nibi ta de ipade kan ma nwoye la ago mefa si ago mesan o ma ni agbara international program ko yele si kan soto awon mi ba wa pari e won pada sibi ti church won pada iwọ náà lè fara àwọn ọdẹ máa ní agbára second service máa bẹ ndéédé agogo mọkànlá yẹn sí ago méjìlá ó máa ní agbára iwọ náà lè fún àmì lẹyìn náà ó lè dáǹfààní láti fojú ojú pẹlú wòlí ọlọrun tó ń gbọ ó dẹ máa dára fún ojú òní tí ẹ lérí ọlọrun dẹ máa ṣe lórí ẹ wàdẹ fàyọ dúpẹ jésù olúwa wa amẹ níbo ló ti gbọ mi láàárọ mọtò tó lọ sí yànnà pàjá pọlẹ ni under bridge opposite ya funo sibe okada po me gbokada kokpo nlo number 5 Victor Olaya Avenue adema reti o ma nagbara one of them afia yo wa gbe igba ope wa de tu pada rerin ile olorun adese yesu oluwa wa ami ma gbagbe ipade kan ma waye ninu ifo gbe yin ti ninu ifo patapata eyin so goju ori ataya ni yen si joju ko ka e ma wo na wo moto to lo ifo bo le ni total police station wo di DNPC egbe be lo ti gbokada ni buru lo fiction academy fero wa ni ibi to nlo eh ile keta ni fire and the wa won na tete lo ta ba ti tawon ebu eyin ti fo eja to pade ni yana paja fun ajodo awon obirin o ma ni agbara gan won na de fayo dupe o si gbogbo en to wa mo mi awon obirin ti pese jije mumu fa awon eniyan ti o wa leni yo si dara fun Jesu Oluwa amen nibi ta de gbogbo eyin oko te o le se ke ma ran wa lowo e lo galaye gbogbo ojo te ba lo e oni toro je mo bi bi woli e ma ni aneto ati ani sheku Jesu Oluwa wa amen nibi ta de gbogbo eyin te le fi wo kan ran wa lowo ni fun eto to n gbo yi mo mi mo n wa awon eyan just 20,000 awon to le fun wa ni 1,000 awon to le fun wa ju be lo mo mi isele ka chele ti wa fi mo pe looto l'Olorun nbe eyin package eyin te fun wa ni rugbin abiamo wa ni mo ti jiya lori omo mi o gboro to fi oju ale wo bi ki n to fi oju ale eh ki iya to jiya ko to ma sunkun ale ko je ko sunkun ale lori omo 1,500 fun ti e ko fun tomo e bo ti se pe mi ki sure fun wa ti omo e o si dara fun Jesu irugbin e ma duro gege bi ipenija any conic in your account number 00960742211 Assex Bank Olarewaju Solomon Olagemi Botin Fisi Omoni Kuma Lori Botin Fisi Wana Neri to Jojo Rielo Udefa Yodupe Yesu Luawa Ame Ibi Nibita De Ufekpe Uli Robasa Mijinani Mark Mimikin Suri Fuat Lira 0023 3614 6106 1 0 oya rugbi kan de nbele o lati ma fi rin to lowo e lo sosu lo sese won na le ba fi si gtb oya rugbi kan lati ma fi so one slot two slot ko 00164997233 gtb Olarewaju Solomon Olagemi mami bo tin fi si pe mi ki n gbadua fun wa ti dile re laaro gbogbo eyin te ba le pe mi e kan ba bu omi dani ki n fi suri sun yin omi yẹn máa sọ bẹ́ẹ̀ òṣìṣẹ́ ẹ bá ti gbùdá ní kẹ́ẹ̀pẹ́ ẹ ń gbàdúrà fún má gbàgbé pé sunday mẹ́sàn-án kan tó ti bẹ̀rẹ̀ bákan náà tuesday méje yẹn ò tí ì parí wednesday méje ò tí ì parí o má gbàgbé pé monday mẹ́sàn-án kan tó ń bẹ̀rẹ̀ ní ìlú ifọ̀ ẹ wọn náà rí pé à ń bẹ̀ wednesday mẹ́sàn-án kan náà ní ìlú ifọ̀ má gbàgbé wọn náà rí pé ó wà ń bẹ̀ ká dẹ̀ jọ fojú rojú bá a bá ti kún bí à ń lọ múra fún àjọ̀dún àwọn obìnrin ó dẹ̀ máa ní agbára ìwọ náà rí pé ó wà nínú àjọ̀dún yẹn wà á dẹ̀ rí àánú gbà bákan náà àdúrà àárọ̀ tá a máa ń gbà ìwọ náà bá ti kún bí ìpè náà látó ń lọ àtòjọ pàdé mọ́mọ́ àgbàgbé wípé a pàdé lákòókò yìí bákan náà lọ́la Jesu Oluwa wa.
5: From Lagos, this is
6: Jordan 105.5 FM.
7: This is Jordan 105.5
8: Station with a voice for entrepreneurs.

0: sa nice be pe yo pon mo nu service la ro enikan ni wai ah a be to wo fomo iran lowo ma laanu ni oro kunu mi o bi mo se ra mu lo die die yi oni ma mu titi omo iran lowo awa la ngbadua fun iran lowo e ja wo leyi gbogbo eyan omo olohun eyan omo laanu be de wo le odekun le epafras wo le de o 77 lo force ninu osu kesan lati wo ro de wo moto gba gila aro yi ele fe so ni wema e bere to ti olorun ojijin bi garage yen 7 la wo service sogan gbogbo eyin odo jesu 13 to 30 isin ni okoko waye lagu meje si ago mesan ele keji o bere ni agbare ni to laye ato ni 9 pepe yo pomo laaro yi ibe lati break communion gbogbo ta yen na la si du si kini kan da mi loju sa o iranlowo ore bere si farahan and gbogbo eyin te wa ni UK lagbara olohun to ba di Tuesday on the 18 iyen ni pe next week Tuesday e ba mi so fun awon eyan yin e gba woli odekun le epafras lalejo is just a night ago marun si ago mejo si mesan ale o ti to gbogbo eyin te ba fe gba flyer e lo number yi eyin te lo mo nbe je ka 19 owo mi je nfowo mi kan mo re 081 637 kan 34 43 e gbo number yen in ni o fi pe mi o kan fi bere pe e fun mi ni we le wo flyer bo se kona nu bo o kon yoruba in ri flyer 081 637 kan 34 43 e fi ba mi soro pe ki n fun yin ni flyer mo pe mi o kini kan da mi loju sa o iranlowo ore bere si farahan eyin e wo omo e wo ki la le pe wo omo yi
1: mo dupe lowo olorun nitori pe oluwa ya mi lenu pupo ni ori radio mo ko tune ni mo de mo ko ni pe ah olorun ojiji mo ti lo si many church mo n gba ti mo de ti mo gbo ipe baba ya ni sele to pe odun mefa ni mo fi gun okada
2: odun melo
1: 6 years
2: eyin to senior emi ni mo fi awon senior mi nu olokada odun meta pere ntemi so senior le
1: so ni iro pe mo le ba mi ra mi ni inu okada but mo dupe fun olorun ti ma ti gun be pe kin aja be kin last night kin ku kin ma lo
2: e mo kun bi an pe ko ku
1: ku sugbon oluwa ya mi lenu bi o ba se ni kan se mo se be nigbati ni ojo birthday won ni last year mo sun nigbati ma ji mo ri pe ese mi wu ese otun mi awon kan lo fa ni o ni kini kan ni olorun ojiji oni je mo de gbe ana isi tori
2: anointing o ita fun
1: yesu e te fun wa mo mu anointing mo fi pa ese mi o n gbona bi eni pe o n dana sinu emi
3: to the Jordan Knight show
1: bati mo debi mo ni wo olorun akoko ti mo fe wa si ori Jesus City yiri mo ni wo olorun ba ti ba ma pada wa mo fe ni testimony ese yi ko ti lo dupe pe
2: ese na e boke na o to
1: leyin yen bi ore customer mi kan pe pe ni yen ki lo de o ni ki wa o lo fe ran mi lowo o ni ki ti ko ba 50 pounds mo ni emi 10 naira lo wa lowo mi 50 pounds
2: o fo yin 50
4: pounds
2: 10 lesson ni lo
1: ni sise kankan fun o ko fun mi 50 pounds yen ni mo ni emi alai le ni o olorun ojiji o ma
2: e wa ya
1: mo ya kin to mu lo fun mo la kin to lo se mba mo ni ka mo la ma tun lo paro e mo mi lowo mba mba mu fun won mba ti mo ti ma se bayi ni lekun ah olorun mba koko mo yan da mi wa mi mo ni won na e to ku boya eyan mo lo se be
2: ki won se be
1: mo ni ko se be fun mi won ni a
2: won ba se be fun
1: won ba se be fun mi mo je mba wo mo ni wo olorun mo tun ni lo ori nitori nigba ti mo wa si waju ota yi ni mo ni wo na ti ma ma pada wa nigba birthday baba mo fe so testimony bi omo ti o se mi ni mo bi bo se ni daddy o ba ra moto fun mi o na wa mi ba
2: o ra kini
1: o ra sienna bi daddy o ra fun mi o na wa
2: mi nda ti n ba ri enikeni ti ebo n be lese re tàbí ọfà ń bẹ lẹsẹ rẹ tàbí lọwọ tàbí lára wà á fọ òkè ọba àná lè fò gbéra ó yá kó jábọ ọlẹ jábọ ọlẹ ní ọwọ báyìí owó òkèrè nílùú ìsàlẹ sàmì dáadáa wà á bá wọn náà wa nawo bayi mo didi ni mo si mama su aso tele mi o mo nto ogun wa bi o olorun ipe mi yo yan olore ti o baba yen ni ki so mo ti mo bi ta so mo opo lore ti tan gbo won lori ami ti olore mo fi da eniyan mo bi n ba gbo ti ami re du loruko baba to ma ti temi mimo ami yen ko wonu aye re ore sit down mo tu ore o eyin wo le ninu ka ofe gbe ka wa bi ki se ko ba to ra lo to le ni si yare e bu ojo ibi mi olohun jo nitori ku atajinde ba n bi se ka fun wa December e loka baba iwa loka ka re jade e to wu oke ka to wu o iwe wo lo fe pensa iwe wo lo fe prado lexus lati 250 million wọ́n sí sálẹ̀ wọ́wọ́ bíi 40 million irú àwọn káà báyìí mo ní kọ́ jáde bọ́ọ̀lù ẹgbẹ́ owó lórí from okada to sehena mo pàṣẹ ní gbólóhùnbí tó wà yẹn tó bá lè hàn káà rẹ jáde bàbá ṣe ti kọ́lé
1: ti kọ́ ni omo yan lo tura mo o tura aye fun mi ati ye
2: o ra le fun yin
1: o tura le fun mi ati ye tori mo awon ore nbu mi ngba yen pe mo nto omo ti mi ni jere mo wa dupe lo na pe mo jere omo ohun won fe ke ba mi gbadura e mo ti wo pe omo to tara mi jade lo ma kokko gbe ore se fun mi to pa na gbe ore se fun mi sugbon jo ti omo yin ni daji eyin ni moto mo nsun kun ni be mi olokada
2: se gbon ti baba yin so e joko e kokun nu oro won o wọ́n láwọn kọ́kọ́ ṣe bọ́mọ tó ti ara àwọn jáde oníyọ́ kọ́kọ́ sàwọn lóore àsọmọ táwọn tọ́jú ni tí ọwọ́ ìyanu bá ti kàn ọ́ wọ́n ní náà lọ́ra lẹ̀ nígbàjọba ìdí september ìlú wo ìrànlẹ̀ lẹ́fẹ́ wà america táwọn ọmọ yín náà lọ ẹ̀ kọ́lé kó tó di next year àtẹnudọ́ bàbá yín sàmì ẹ̀ kọ́lé.
0: Ẹ wo n tọ́ sẹlẹ̀ àṣé kìí ṣègbà téèyàn bá tó bí ọmọ ló tó lè jẹun ọmọ àìmọye àwọn tí ó jẹun ọmọ láì tí bímọ lónìí ọjọ́ sunday gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ jẹ́ abiyamọ gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ jẹ́ abiyamọ irúgbìn tí mo fẹ́ kó fílẹ̀ láàárọ̀ yìí ó ní pé ọlọ́run fún mi lọ́ máa láàánú tó bá ṣe pé àdúrà sì ń gbà títí dọ̀la kàn mọ́ọ́mọ́ rúbọ̀ yẹn gbogbo ẹyin abiyamọ fitẹ bá sa abiyamọ sẹẹsì mọ pa abiyamọ kì í ṣe ọkùnrin nìkan kì í sóbìnrin nìkan ẹ ra àwọn ọkùnrin abiyamọ ẹ rí bí wọn ṣe máa fún irúgbìn ọlọrun fún mi ní ọmọ aláàánú ọrẹ tó fẹ filẹ láàárọ ènìyàn mọmọ ẹni tí ọba bímọ aláàánú ojú rẹ ara rẹ kò bí ìrànlọwọ kò bí ọmọ ìrànlọwọ nìyẹn àti ìdá mẹwàá àti ọrẹ bí gbogbo àwọn ìyá kan ò ṣe bẹẹ máa rí ìyá 50 tí ó fi 1,000 tí wọ́n fi máa tọrọ ọlọ́run fún mi lọ mọ láàánú ẹnìkan ni ọrẹ ara wọn 50 ọlọ́run ara wọn 50 tí ó sàn dá mẹ́wàá tá a fi ṣe prógrámù tọ̀la irúgbìn ọrẹ 1,000 ọrẹ 2,000 fún mi lọ mọ láàánú account number church ni 20 17 42 90 47 20 17 42 90 47 Comfort Life Mission International First Bank bíyìn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ ó jèrè ilẹ̀ náà ẹsẹ̀ bíbélì tá a kà kó tó di pé màmá lọ church ẹ já lọ let's go to church it's going to be wonderful in the presence of God this morning àti ní sona church ni o àti ní wema ni o aago méje nìsín àwọn ọ̀dọ́ ní 7-9 àwọn 13-30 ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ni agbara eni to laye atun ni nine pe pe yo pomo laaro yi ese bibeli ta fe ka loni fun omode ati agba oni iwe Luke chapter 1 titi wo chapter 10 eni gani a mo nse kini awa to ti ati payo didi bibeli atun wa fe ka maje mo titun si ati ti denu iwe Luke bayi an ka ni 10:10 imi o le mo pe 10 Luke chapter 1 titi wo chapter 10 ko si bo se mo ka owo lohun ti e ri kon gbe oni mo jade tele o lati o la lo e bere si gbo wirin wirin without wasting time eyin omo lohun ti won bi loni da o ya gbe owo le idodo re bayi lo luwa wi mo danu po mo irin ajo e gbogbo faces of life ka no mo bo orin in Jesus name happy birthday long life and prosperity gbogbo eyin te se marry te mark wedding anniversary irin ajo yin ko ya ile yin oni daru in Jesus name ewo eni kan ni pastor mu ni testimony ni agbara eni to laye atun o le lo number 08088 71 65 66 e send the message ire atanu ko ba yin you are blessed it is well with you
4: from Lagos this is
5: your 5 FM. Are you responsible for making your company stand out and be globally competitive? At Jordan FM, we make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables, and product review, call us on 0704-3757685, 0802-684-4760, or send us an email, info@jordan105fm.com. For satisfaction beyond
4: Wow.
5: Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
6: This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.
8: Value, innovation, radio has never been this exciting. This is Jordan 105.5 FM.

0: orúkọ Jésù ti Nasareti ìgbàlá wọlé rẹ.
1: Amen.
0: Ìgbàlá wọlé rẹ.
1: Amen.
0: Mi ma gbára to operate ni agbègbè ẹ. Ti o de wa ọ̀nà láti gbára rẹ kúrò lọ́wọ́ ẹ. To de wa ọ̀nà àti bọ́ mo ra ṣe jáde ti ìwọ bá lè rí àmì ṣe lórúkọ Jésù ìgbàlá wọlé rẹ lónìí.
1: Amen.
0: Lọ́wọ́ agbára ilé bàbá rẹ agbẹniṣó. Lọ́wọ́ agbára àdúgbò tí èjì èèyàn ń lọ lórúkọ Jésù àgbà ọ̀la.
1: Amen.
0: Mo ní àgbà ọ̀la.
1: Amen.
0: Àgbà ọ̀la.
1: Amen.
0: Nínú ìgbẹ̀kùn yẹn òye jáde wá.
1: Amen.
0: Jésù tún ọ sílẹ̀.
1: Amen.
0: Kó dẹ̀ dòmìnira.
1: Amen.
0: Lásẹ̀ ti bàbá.
1: Amen.
0: Wọ́n tẹ̀ mọ́.
1: Amen.
0: Jésù olúwa wá.
1: Amen.
0: Orúkọ mi ò yí padà. Apostelle àti wòlíì SMO Mustapha JP Bàbá Ṣebí Ọba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tolújọ á wà ní gbárémú ìdíòbí airport area ní ìlú Ìbàdàn bẹ́ẹ̀ bá ti dọ́rin méjì àgúgù sọpọ̀ ń lọ Ṣebí Ọba gbọ́mísà èèyàn lè dẹ́rù bẹ̀yẹn kó mọ̀ rí ọwọ́ ìyanu Ọlọ́run abẹ́ network ibi tí àṣẹ ń gbé mo gbàdúrà á tọ́ ọ sílẹ̀ ru sunday báyìí wàá ti ẹ rí wàá ti rí mọ́tò ọ̀fẹ́ láti ọ̀rẹ́ méjì tó máa gbé ẹ lọ church lórúkọ jésù mo ní wàhálà ànúgbà rúùsì òní èèyàn kí jẹ́ kó pákó tó débẹ̀ débẹ̀ kò dẹ̀ gba ìtẹ́ǹpè ní ìtúsílẹ̀ àṣẹ ní irú àyájọ́ òní èèyàn fi ń ṣeré ibikíbi tó bá wà ni pé sínú kágorí church tó wà lágbègbè ẹ ìwọ náà débẹ̀ tó bá ti fara balẹ̀ ní òpin tába ti ń parí ó gbọ́ address àwọn churches tó wà ní agbègbè rẹ lórúkọ jésù á tú ọ sílẹ̀ wàá di òmìnira wàá di òmìnira wàá di òmìnira wàá di parí òsì la máa ń pàdé ní mo fún àpẹ ó máa ní agbára friday tó kẹ́yìn la máa ń pàdé ńbẹ tí ó sùn yìí mọ́ǹbìsì ẹ̀ ó sùn ọ̀rọ̀ líle yìí ó sùn ọ̀rọ̀ níì báwo ló sì jẹ́ ó sùn ọ̀rọ̀ ó sùn yìí gangan ó sùn ìfani lórúkọ jésù á fa èrè rẹ fún ọ agbára tí ò yẹ kó rí ìfà ńlá agbára yẹn máa jáde kúrò láyé in the name of Jesus ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ thursday àti sunday báyìí mo máa ń wà ní igando ó máa ń ní agbára lásù igando road hotel bus stop sọpọ̀ síbí ọba ló ń lọ kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ ẹgbọ́n mi sà irú àyájọ́ òní aago mẹ́fà bọ̀ mo ti wà ní church ó máa ń ní agbára ó ti ẹ̀ gbọ́dọ̀ míìsì míì torí pé gbogbo ìjọ wa tí wọ́n gba òró àti òró méjèèjì ní last week la máa fún lónìí padà number one igando number two headquarters ní ìlú Ìbàdàn number three gbogbo ìjọba tó wà ní port harcourt number four bayelsa number five church tó wà làbújá ẹ lọ gba òróró yín lónìí mo gbàdúrà ayé ẹ máa dìde ayé ẹ máa dìde ìtúsílẹ̀ ṣe pàtàkì èèyàn gbọ́dọ̀ wà ní ìgbèkùn breaker oil kò èèyàn gbọ́dọ̀ wọ́n ní nílé owó payẹ èèyàn gbọ́dọ̀ wọ́n ní ọjọ́ wo ló mọ̀ tí wọ́n ní tó fẹ́ produce ni báyàkà oríbànú kà á mo pálásẹ ọwọ́ jẹ́ àwọn àgbà tí ń fa ọ̀sẹ̀ tí ń da ọdúró ìnájọ́ wárọ̀ in the name of Jesus Jésù fúnra ẹ̀ ló máa ń túyẹ̀ sílẹ̀ ó dẹ̀ ṣetán láti tú ọ sílẹ̀ tí ẹ̀ bá wà ní ìgbèkùn ó lè lówó tẹ́lẹ̀ wọ́n lè sọ di tálíkà ó ṣẹlẹ̀ sí jóòbù já kọ́ǹfàmù ẹ̀ ní job chapter 42 ní verse 10 lẹ́yìn ìgbà tó ti lówó wọ́n sọ dolo sí ó wà láì ní kankan ó tó wá di aláìsàn ó dẹ táwọn yẹn ń sàánú fún ó dẹ táwọn yẹn ń gbàdúrà fún ṣùgbọ́n ní ọjọ́ kan òun náà padà wò pé jẹ́mi náà ti ẹ̀ gbàdúrà fún àwọn ọ̀rẹ́ mi ọlọ́dẹ náwó agbára ó dá ìkólọ ẹ̀ padà so kò sí kọ́ndísà tó wà tí ọlọ́run lè dá gbogbo ìkólọ rẹ̀ padà job 42 verse 10 kílówí.
2: Olúwa sì yí ìgbèkùn Jọ́ọ̀bù padà.
0: Ó yí ìgbèkùn rẹ̀ padà yẹn ni pé inú ìgbèkùn ló wà tí sẹ́ ẹ bá lọ tí ò lọ́mọ́ fúnra tí sẹ́ ò bá sínú ìgbèkùn ìwọ́ ti wà ní ìgbèkùn táyé ẹ bá ń tẹ̀síwájú tọ́lẹ̀ dúró lójijì fúnra wọ́n ti mú ọ sí ìgbèkùn ó gbọ́dọ̀ fi ara ẹ sílẹ̀ tí nǹkan bá lọ dáadáa tí nǹkan kan ṣẹlẹ̀

0: lóde lọmọ fọra ìgbèkùnlọ jẹ bẹẹ irú àyájọ ọnẹ ọjọ rẹ ni tó bá ń ọjọ náà jájọ pàdé kájọ gbàdúrà ọmọ rẹ tí iṣẹ rẹ ń lọ tẹlẹ tí ò lọmọ mú fọtò ẹ wá kájọ gbàdúrà nínú ìgbèkùn tó wà àti ọsílẹ in the name of Jesus.
1: Amen.
0: Yes.
1: Nígbà tí ó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀.
0: Oh yes.
1: Olúwa sì bù sí ohun gbogbo sí Jọ́bù ní ìlọ́po méjì.
0: Ìlọ́po méjì times two ni Ọlọ́run dá gbogbo àkólọ Job ó dá padà gbogbo àkólọ rẹ pátápátá Ọlọ́run dá padà fún ọ.
2: Amen.
0: Sọ pé Olúwa.
2: Olúwa.
0: Dá àkólọ mi padà.
2: Dá àkólọ mi padà.
0: Olúwa.
2: Olúwa.
0: Sàánú mi.
2: Sàánú mi.
0: Dá àkólọ mi padà.
2: Dá
0: àkólọ mi padà. In the name of Jesus. Ẹgbọ́n eléèse pàtàkì gan eléèse pàtàkì ní òní yìí so yí mo máa ṣe prayer kan fún ẹ Psalm 126 ìbẹ̀rẹ̀ tí máa ṣe a fẹ́ dá gbogbo àkólọ rẹ padà ó sì faláwà yìí agbọ́dọ̀ ṣiṣẹ́ àwọn kan wọ̀nyí fún yín tó bá ti ń dé church kan gẹ́ẹ̀tì miracle water tiẹ̀ a fẹ́ gbàdúrà gbọ́ mi sá mo sọ tẹ́lẹ̀ gbogbo agbára tó dì ọ́ agbára yẹn gbiná.
2: Amen.
0: In the name of Jesus.
2: Amen.
0: Máa gbọ́ dá fídíò 1 Samuel chapter 22 verse 1 and 2 kí ló wí.
1: Dáfídì sí kúrò níbẹ̀ ó sì sá sí Adúlámù.
0: Yes.
1: Nígbà tí àwọn arákùnrin rẹ̀ àti ìdílé bàbá rẹ̀ sì gbọ́ wọ́n sì sọ̀kalẹ̀ tọ́.
0: Máa gbọ́ o ayé rẹ nílò ìtẹ̀síwájú odidi ọba but ó kàkiri kò ní ibùgbé wá gbẹ́rú àwọn èèyàn tó lọ bá ń bẹ̀. Yes.
1: Olúkúlùkù ẹni tí ó wà nínú ìpọ́njú.
0: Àwọn tí wàhálà ń bẹ láyé wọn tó wá pé àwọn tó yí ọ ká kò sí ẹni tó lè ran ayé rẹ lọ́wọ́ inú ìgbèkùn ló wà. Yes.
1: Àti olúkúlùkù ẹni tí ó ti jí gbèsè.
0: Àwọn ajigbèsè tẹ́jọ́ máa ṣe pàdé pé gbèsè yẹn problem àwọn tó wà ní problem àwọn lọ́jọ́ ṣe pàdé pẹ̀lú ẹ̀. Yes.
1: Àti olúkúlùkù ẹni tó wà nínú ìbànújẹ́.
0: Àwọn tó wà nínú ìbànújẹ́ now ta ló fẹ́ fún ní ayọ̀ ta ló fẹ́ fún ní ayọ̀ wúrú àwọn tó yíká. Yes.
1: Wọ́n sì kó ara wọn jọ sọ́dọ̀ rẹ̀.
0: Wọ́n kó ara wọn jọ sọ kò sí èyàn gidi ká tó lè rán Dáfídì lọ́wọ́ wọ́n kàn jókòó bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wà bẹ́ẹ̀ tó o bá ti wú àyíká ẹ tí ò sí ẹnìkan ká tó lè fà sókè ìgbèkùn ni wọ́n ti tiẹ̀ mọ́ bì ká o ráyè jáde táwọn èèyàn gidi ó fi rí ọ àwọn tó wà ní ìgbèkùn bíi tiẹ̀ lọ́jọ́ mọ́ sọ rẹ so irú ìwọ bẹ́ẹ̀ o nílò ìtúsílẹ̀ mo gbàdúrà a ó tu ọ sílẹ.
2: Amen.
0: In the name of Jesus.
2: Amen.
0: Bọ̀ nígbà tó gbàdúrà 2 Samuel 5:3-4 2 Samuel ń gbàdúrà. Yes.
1: Gbogbo àgbà Israẹli sì tan ọba wá ní Hebroni.
0: Nígbà tó gun ayé ẹsẹ̀ gbogbo àgbà pátápátá wọ́n kó ara wọn jọ ní Hebroni. Yes.
1: Dáfídì ọba sì bá wọn ṣe àdéhùn kan ní Hebroni. Níwájú Olúwa.
0: Oh yes.
1: Wọ́n sì fi òróró yan Dáfídì ní ọba Israẹli.
0: Yes.
1: Dáfídì sì jẹ ẹni ọgbọ̀n ọdún nígbà tí ó jọba. Òun sì jọba lé 40 ọdún.
0: Ó dẹ̀ gbé fọ́mọ ẹ̀. Gáàbù ọmọ tẹ̀lé à fọ́ gbàdúrà ìgbèkùn tó wà ó yẹ jáde wá. Ìgbèkùn dá ìgbèkùn mọ́ sọ̀yàdá láì mọ̀ sí ní iṣẹ́ àpọ́sẹ́lì 16:25-26 Act of Apostles 16:25-26 kí ló wí.
1: Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́.
0: Láàrin ọ̀gànjọ́.
1: Paul ọ̀hún sílẹ̀ ń gbàdúrà.
0: Ó gbọ́dọ̀ gbàdúrà lénìí ẹ̀ ní àdúrà lógún ti máa ń sẹ. Yes.
1: Wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run.
0: Oh yes.
1: Àwọn ará àtúkú sì ń tẹ́tí sí wọn. Lójijì.
0: Lójijì.
1: Ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀.
0: Oh yes.
1: Tó bẹ̀ tí ìpínlẹ̀ ilẹ̀ tún bú bì tìtì. Lọ́gán. Gbogbo ilẹ̀kùn sì ṣí. Ìjẹ gbogbo wọn sì tú sílẹ̀.
0: Ẹnà wọ́n sókè àtú ọ̀sílẹ̀. Oh my God, àtú ọ̀sílẹ̀. Àtú ọ̀sílẹ̀. Àtú ọ̀sílẹ̀. Àtú ọ̀sílẹ̀. Tó bá fẹ́ kí sudden miracle ṣẹlẹ̀, èèyàn máa ń gbégbé sẹ́ ni. Èèyàn máa ń jára ẹ gbà. Tó bá ló ń lọ́jọ́ gbára tiẹ ìwọ ló níbi lọ ìwọ ló rí ọjọ iwájú ẹ mo fẹ rí ọ lójúkojú mo fẹ sọrọ sáyé ẹ gbábísà àwọn tó bá fẹ bọ wọn ìpẹdẹ church láti aago mẹsànán náà ti máa sí tv tó àjọmọ wọlábọ mo fẹ rán ọrọ sáyé ẹ mo fẹ kó gbà jù sílẹ láàrin 1 hour aago mẹsàn án aago mẹwàá tó o bá ti gbé church in time yẹn ó kù sọwọ ẹ èmi máa ń sọ gbogbo churches wa pátá tó bá wà ń bẹ́ o tó bá yẹ pé sílẹ̀ fún agodi church ẹni pásọ tó bá wà ń bẹ́ ti se ba ti gwaju ago meji lajo so ni jade ko be adura ti gba jade be ba be koko be ka be ra muna mo pase igbe ku to wa o ya jade in the name of Jesus I want to gbadura to bo won gbadura ni ara ko le kan be nu igbe ku bo wa nu igbe ku o ti ru se family gan ko ya wo ma ko ra mama ko ma gbe mama o dani kan wa o gbe igbe aye idani kan wa igbe aye atoro nu igbe ku ni nbo gbadura to bo etenu egbo
3: Oruko mi ni Omoba Chris lati ilu Mina. Mo je omo ijo ori afefe lati odun 2021. Ni toto ko si eyan to ma so pe oun ni o so pe ki lo join abi ki ma join ni buro but mo ba ipade yi ni 2021 nitori ilu ati idamu ti mo bo si ni toto pastor ni mo je ni ilu Mina nigba yen ni 2021 yen o sele ri pe awon nkan kan ba mi isugbogun o po gan to je pe oda family mi ati ba yen ni o ni o ti e mo bi tun wa tori idamu igba ti mo gba ipade yi pade akoko ni mo se yi radio tori mo ti wonu ti ba se pe oni yan ma lo si oro apadi igba ti para mi but ijo ye mo je ru onu to mo ko gbe phone mi ni o bere si yi awon station kakiri n se gbo nkan to n sele ni around 4 o'clock laaro bayen bí mo ṣe gbá ìpàdé nìyẹn ẹ ń sọ̀rọ̀ túmọ̀ àlá ànígbà yẹn gan èso ń fi àlá ń dààmú ayé mi kí má fọ̀rọ̀ gùn àtijọ́ yẹn mo ṣáà ń gbọ́ bẹ́ ṣe máa ń sọ àwọn ìtumọ̀ àlá fat kò síjọ́ tí mi ò ní gbọ́ ìrìn òwúrọ̀ látijọ́ yẹn but nǹkan kan wá ṣẹlẹ̀ tó jẹ́ pé bí ọlọ́run ṣe fẹ́ mi but tó bá jẹ́ pé mo rí níjọ́ yẹn that's the first time tẹ́ máa wá sí ìlú Mina fún program tẹ́ wá ṣe I think ní 2022-2023 àwọn ọ̀rẹ́ mi ni wọ́n organize the program yẹn security you know outfit ni wọ́n jẹ́ mo dẹ̀ sọ fún mo ní mo fẹ́ rí bàbá yìí kó gbà ìfà fún mi but bẹ́ ṣe parí preaching báyìí tí mo ní kí n bá ẹ̀yìn stage kí n lọ rí ní bẹ̀ṣẹ̀ wọ mọ́tò tẹ́ lọ nìyẹn and mi ò ní dé ọ̀dọ́ yín torí wọ́n ní government house lẹ̀ ń dé sí nígbà yẹn torí security issue tó wà ní ìlú ní nágbà yẹn and because of that mo ṣáà ń gbàdúrà mo san gbogbo ìnú owó tó ń bá ní tó ń bá súnmọ́ san mo ń san mo ń try mo ń gbìyànjú ó wá dijọ́ kan ẹ ṣáà tẹnu mọ ẹ lọ gbòòrò ẹ ṣáà tẹnu mọ ṣáà ó bá dijọ́ yẹn mo ronú pé mo ní jẹ́ǹtì ẹ lọ gba òróró and church yẹn àkọ́kọ́ tó wà ní Brighton road church mi gan ó wà ní junction Brighton road yẹn àwọn tó wà ní Mina wọ́n máa mọ̀ mi ò fẹ́ dárúkọ ẹ̀ and I was the regional youth pastor nígbà yẹn wá dijọ́ yẹn jọ sunday mo lè gbéra nìyẹn mo ṣe ń lọ náà àpá pọ̀nbó lẹ́ ń lọ mo ní ó alákòóbá mákòóbá mi ṣá máa bá tiẹ̀ lọ mo ṣe dé chọ́ọ̀chì yẹn jọ yẹn àwọn mẹ́mbà mi náà wọ́n bẹ àpá pọ̀ kí láwá ṣe mo ní ẹ̀dàkùn ẹ̀ máa ṣe tèmi kí èmi náà máa ṣe tèmi kọ́ máa rò ní mo ṣáàrò ní òróró gbàǹjọ yẹn wọ́n ní owó kékeré tí wọ́n ní ká san bíi 200 naira bẹ́ẹ̀ pé ká fi dá májẹ̀mú san 200 now ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ gbogbo nǹkan ti dàrú mo wà lórí ìdààmú but nítorí kékeré yẹn tí mo ṣe 200 naira tí mo san bàbá èmi parọ́ fún mi àtijọ́ yẹn ni ọ̀nà mi bẹ̀rẹ̀ sí ń là àkọ́kọ́ ó ní iṣẹ́ tí mo lé tó lé ní almost 15 years ní NECO mo fẹ́ máa bá wọn ṣe iṣẹ́ ń bẹ̀rẹ̀ but bọ́lọ́run ṣe máa ṣe tiẹ̀ mo ti fọkàn sí pé this time around mo gbọ́lọ́run bá dámájẹ̀ mo wípé olúwa mi at least no harm mo máa ríṣẹ́ ìgbà ẹ̀ṣìn ìtọ́lọ̀ wà tó gbé kalẹ̀ fún mi ojú bẹ́ẹ̀ lọ. Àkọ́kọ́ family mi tó di dàrú for almost 8 years olúwa bá mi tó. Ìyàwó mi tó jẹ́ pé ti bá ti pé èyí bú nìkan ló máa ń bú mi. Ó bá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ kí n má fọ̀rọ̀ gùn olúwa ṣe ìyẹn ṣe délẹ̀ ní family ìyàwó mi bá pè mí ni ṣé mi ò fẹ́ kúrò ní ìlú mi náà ni mo ní. Ìyá bá wà ó máa kúrò ṣé mo lágì láti máa stay sí Nàìjíríà ni mo ní. Bàbá lè ṣe kí n kúrò Nàìjíríà kò sí ọ̀nà náà bàbá o. Ìfáàtì ìjọ yẹn gangan ló fún mi ní 75,000 tí mo fi lọ ṣe international passport mi. Ó send àwọn information Canada visa mo fi ilẹ̀ mo send sí. Kò tó 3 months ló ní kúrò mina mo lọ sékò kí lọ ṣe capturing mi. Bàbá mo wá sí ilú fún àpẹ ẹ̀ẹ́mejì ní ṣe ẹ̀rí yìí but mi ò ráyè ìtọ́lọ́ ṣe fún mi nìyẹn o. Ẹ̀rí yìí ò títọ́ bàbá o. Ẹ̀rí mi kejì ni pé ìgbà tí mo dé sékò mo tó jẹ́ pé capturing mi láti lọ sí ìlú Canada ò bọ́ sí. Mo sá yípo kò bọ́ sí. Mo bá pe family ìyàwó mi àtọ̀. Kì í jẹ́ pé ilé tí mo ń gbé ní Èkó náà ó fi bẹ́ẹ̀ da but ó dáa kí n lọ sí ìlú Benin kí n lọ bá ìyàwó mi àtọmọ mi. Since ìrìnàjò yìí ó ń dìlé díẹ̀ mo ní ìyẹn ń ṣe wàhálà. Bàbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ilé tí mo ń gbé àti ọdún tó kọjá free ní 3-bedroom flat mi ò sọ sí ọlọ́run ló fi tami lọ rẹ̀. Tí n bá ní kí n máa sanwó ilé yẹn níbi mi nísìnyí 3-bedroom flat is over 1.2 million for rent every year. Ọlọ́run fi yẹn ó fi tọ́ mi. Oúnjẹ olúwa ń pèsè kì í ṣe pé mo ti ríṣẹ́ náà tó dáa but olúwa ń pèsè. Kò sí nǹkan tí mo fẹ́ jẹ tọlọ́run ní fún mi. Family mi ó dà wá òkè tó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí mi kejì ni ẹ ṣe.
0: Sọ́pọ̀ olúwa
2: ẹ̀túmísílẹ̀
0: wọ́n mú ìgbẹ̀kọ̀ àwọn àgbà
2: ọ̀yà
0: àdúrà
2: orúkọ Jésù ẹ̀mí mímọ́
0: láyà ló ń kẹ́ńdà ọ̀rọ̀ ìṣẹ́ náà yà olúwa túmísílẹ̀. Atu ọmọ rẹ lẹ. Atu ọkọ rẹ lẹ. Wà á wọlé ìjọba ògo. Wà á kó léyìn lásán. Bíbélì pé ìjọba ọlọ́run di àfagbára wọ̀. Anything tó bá pè gọ́ọ̀mẹ̀ǹt ìjọba tó bá fẹ́ wọbẹ̀ àfagbára wọ̀ ni. Kìkì àwọn tó bá jẹ́ alágbára nínú ẹ̀mí àwọn ló máa ń fi agbára gbà. Sọ̀tọ̀ yín náà ló ṣe gbọ́dọ̀ relax. Ìpàdé òní máa bí sẹ̀ tó bá wà bàdàn máa bí sẹ̀ òróró yẹn a máa tupin níbàdàn lónìí méjèèjì àti pupa àti bíríkà a tupin lónìí ìyẹn nìkan kọ ní gàdù a tupin lónìí lórúkọ jésù o máa ra àánú gbà. Tó bá wà port harcourt make sure pé ọwọ́ ẹ tẹ ìwọ náà gbà ó wà lábùjá lọ gbà lórúkọ jésù wà ra àánú gbà ògo rẹ jáde ó wà yẹn sà wọn máa pín bẹ̀ náà lónìí lórúkọ jésù èrè àtẹ ọ lọ́wọ́ ògo rẹ jáde ó sì bí ọba in the name of Jesus. Ọlọ́jọ́ bí òní oníwọ́dẹ anniversary bó bless ọjọ́ rẹ àti ìgbéyàwó rẹ àánú wá ọkàn ayé àdìdì ògo òní borí ẹ wà lékè sá in the name of Jesus. Àwọn sẹ́líbà tó wà bí olúwa tóyè. Olaiwola, happy birthday to you. Ati ope yemi ogosawo, happy birthday to you. Loruko Jesu e ori anuba.
4: Amen.
0: Gbo eyan mo Olorun, mo bless you. In tan pe ni account ye. O sese ko mo gbowo gidiri. Amo mo bless e loni. Loruko Jesu, ifa owo gidi ma wole wa.
4: Amen.
0: Gbogbo e t'Olorun ma lo lebi Sunday. O so re ni abi o sin da mewa. Abi o fe so si die. A kanjo ba ti jale se ba kanti temi Olorun iboko la re ati anu la re mo ra para si akanti na loruko Jesus olu ati se be
4: amen
0: gbogbo apo to ba buku fun se se olu abuko fun
4: amen
0: aye won didi
4: amen
0: e o de se bi oba
4: amen
0: Jesus oluwa wa
4: amen
0: Jerusalem o sumoni to ba ti san kankan ninu owo e o de pinrun ko ti e lo deposit pe awon numbers ye deposit san kankan wa ri polo agbe toku loruko Jesus asiri abo
4: amen
0: loruko mo asiri abo
4: amen
0: apere wa gbere ni mo ya fi mo mo ri bonu bo je Jesus o ya gbagbara
4: amen
0: o de ranu gba
4: amen
0: Jesus oluwa wa
4: amen
0: to ba ti bi Jesus Jesus npe oyiwo re Jesus npe bi pe ki wa Jesus npe o npe mi o ka wa sa peja eniyan olomo fe lu e ma ti be niyan o lo wa so se bi oba nbe ni yes amora lagbara olohun loruko yo lo aran yin lowo
4: amen
0: olohun fe pe o o de fe lu e mura lai le jesu o lewu die loruko jesu wa ara anugba
4: amen
0: ma mi koju se nikan fi da loju bayi pe
2: emi gogo le ri ko
5: gbogbo eyin te wa leko address church wa leleyi gbogbo eyin te wa ni abule egba e so kale ni amadia e kan so fo lokada pe transformer le lo ni church baba sebi oba gbogbo awa ti awa ni ajegunle ele lo si number 63 goriola street se ba ti de banji e kan so fo enikeni pe en lo si church baba sebi oba e ti ri wa nibe gbogbo eyin ti e wa ni ikaoluwo e so kale ni ikaoluwo e gbe okada ele lo si elevant hotel ni waju de gangan ni church wa gbogbo eyin te wa ni agric ni korodu e kan Gbemoruwa ke so wipe e lo si opo Oluwa Bustop e bere se bi oba nibe gbogbo yin te wa ni Badagri lati oko afo Bustop e so pe e lo si Orimolade Church egbe be gangan ni church baba se bi oba wa e bere church baba se bi oba gbogbo yin te wa ni Agege egbe okada AP Ayobo Garage e kan so pe church baba se bi oba le nlo e ri wa nibe lati Agbado gbogbo yin te gbe ni Agbado e kan du se pe e lo si Agbado Station tabi Rafco lati be ke gbe okada eni church baba se bi oba le nlo ni ile pupa gbogbo eyin te gbe ni gbogbo e so pe nlo si gbogbo gara e kan gbe okada ke le nlo si Sokis Hotel ibe gangan ni se bi oba wa Badagri 2 Badagri 2 lati roundabout yen e gbe okada ke le nlo si Gaji e so fun olokada pe e nlo si Jayigbo Jayigbo ibe ni church baba se bi oba wa gbogbo eyin ti e gbe ni Gbaga Gbaga bus stop along the Jede Road ni third power line e kan so pe nlo si church baba se bi oba gbogbo eyin ti e gbe ni Aja e gbe ni Aja Latonda bridge Aja yen e so pe nlo si Lezina Effect Center ninu plaza to wa be JB Gross Plaza ibe ni church baba se bi oba wa lati mowo e gbe okada ti nlo si se bi oba lati mowo gbogbo eyin te gbe ni Badagri e gbe okada ke le nlo si se bi oba gbogbo eyin te gbe ni Sangota te ba ti de oju ore abi ota ni Ambassador College yen e kan so fun pe nlo si church baba se bi oba o wa ni Nice Estate lati Mosafejo ni Agbowa gbogbo awa ta wa ni Agbowa lati Mosafejo ni Agbowa e bere se bi oba e ri wa nibe lati Agbara tabi Lusada e duro legbe Lora College e kan wonu street e bere pe en lo si se bi oba gbogbo awa ti a wa ni Akute ni ile ise bus stop te ba ti so pe en lo ile ise bus stop ni Akute ni egbe titi yen ibe ni church baba se bi oba wa God bless you
6: Bẹ́ẹ̀ni o, ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní Ṣèbí Ọba International Power Line City, kìlómítà 30, Lagos Ibadan Expressway, Lufuwapẹ Bus Stop, Ìpínlẹ̀ Ogun, pẹ̀lú ìfàmì orúyàn tó bá Ṣèbí Ọba.

0: Ali.
1: Wadunna sari lo sokwe.
0: Just like a magic.
1: Like be
0: today I will not waste your time at all. I just want us to go into the word of God straight because we have a limited time. In the book of Deuteronomy chapter 1, let's start from verse
1: 19. Nígbà tí àwa kúrò ní Horebu, àwa rìn gbogbo agijù ńlá ni tí ó ní èròjà tí ẹ̀yìn rí ní ọ̀nà òkè àwọn ọmọ Amori bí Olúwa Ọlọ́run wa ti fún wa ní àṣẹ. Àwa sì wá sí Kadesi Barnea. Èmi sì wí fún yín pé ẹ̀yin dé òkè àwọn ọmọ Amori tí Olúwa Ọlọ́run wa fi fún wa. Wo, Olúwa Ọlọ́run rẹ ti fi ilẹ̀ náà síwájú rẹ kókè lọ, kí o sì gbà bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti wí fún ọ. Má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí àyà má ṣe fù ọ. Gẹ́gẹ́ gbogbo yín sì tọ̀ mí wá, ẹ sì wí pé jẹ́ kí àwa kí ó rán ènìyàn lọ síwájú wa, kí wọn kí ó sì rin ilẹ̀ náà wò fún wa, kí ó sì mú ìyípadà tọ̀ wá wá tí ní ti ọ̀nà tí a ó wá gòkè lọ àti ti ìlú tí a ó yọ sí. Ọ̀rọ̀ náà sì dára lójú mi, mo sì yan ọkùnrin 12 nínú yín, ẹnìkan nínú ẹ̀yà kan. Wọ́n sì yí padà, wọ́n sì lọ sórí òkè, wọ́n sì wá sí àfonífojì Exolu, wọ́n sì rin ilẹ̀ náà wò, wọ́n sì mú nínú èso ilẹ̀ náà ní ọwọ́ wọn, wọ́n sì mú sọ̀kalẹ̀ wá fún wa, wọ́n sì mú hìhìn padà wá fún wa, wọ́n sì wí pé ilẹ̀ tí Olúwa wá fi fún wa ilẹ̀ rere ni, ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ gòkè lọ, ẹ̀yin sì ṣọ̀tẹ̀ sí àṣẹ Olúwa Ọlọ́run yín. Ẹ̀yin sì kùn nínú àgọ́ yín wípé nítorí tí Olúwa kórira wa ni ó ṣe mú wa láti Íjíbítì jáde wá láti fi wá lé ọwọ́ àwọn ọmọ Amori láti ran wa.
0: Thank you. Please read verse 23 and 24 again. No, verse 22 and 23.
1: Gbogbo yín sì tọ̀ mí wá, ẹ sì wí pé jẹ́ kí àwa kí ó rán ènìyàn lọ síwájú wa, kí wọn kí ó sì rin ilẹ̀ náà wò fún wa, kí ó sì mú hìhìn padà tọ̀ wá ní ti ọ̀nà tí a ó gbà a gòkè lọ àti ní ti ìlú tí a ó yọ sí. Ọ̀rọ̀ náà sì dára lójú mi, mo sì yan ọkùnrin 12 nínú yín, ẹnìkan láti inú ẹ̀yà kan.
0: Thank you. This morning,
1: lówùrọ̀ yìí,
0: our key verse is verse 22 and verse 23.
1: Òun náà ni ẹsẹ̀ kejìléníogún àti ẹsẹ̀ kẹtàléníogún.
0: And the theme for this morning
1: àkòrí ọ̀rọ̀ wa lówùrọ̀ yìí
0: is anxiety of life.
1: Àníyàn ayé.
0: Anxiety of life.
1: Àníyàn ayé.
0: What is the meaning of the word anxiety?
1: Kí ni túmọ̀ àníyàn?
0: Anxiety can be described as fear of tomorrow.
1: Àníyàn a lè sọ wípé òun ní ẹrù nípa ọ̀la.
0: Fear for what has not happened.
1: Àní ẹrù nípa ohun tí kò tíì ṣẹlẹ̀.
0: Fear concerning the future.
1: Àní ẹrù nípa ọjọ́ ọ̀la.
0: And this is the common problem in our modern society today.
1: Èyí sì ni wàhálà tó wà nínú ìran wa lónìí.
0: It is very common when you see this Dr. So-so-so-so, Chief So-so-so-so, at the end of the day, you see them, many of them, about 95% of the popular people, they suffer

gbogbo àwa tí ọlọ́run tún fún ní orí ọ̀fẹ́ àti gbóhùn ara wa ní alẹ́ yìí ẹja jọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí ọ̀fẹ́ ńlá ni pé a ti ẹ̀tún rí ìsinmi kẹta nínú oṣù kẹjọ on the 16th orí ọ̀fẹ́ ńlá ni olúwa fún èmi àti ẹ láti wà láàyè àti wà láàyè tó dáa ìrètí ni wípé bí a bá sì wà láàyè ayé wa sì máa fọ ohun kan máa yí padà fún ọ alẹ́ yìí mo wá lágbàdúrà fún ọ ni mo dẹ̀ wá ṣe ẹ níyè màá dẹ̀ tọ́ka sí àwọn kankan tí mo fẹ́ kó o fi gbàdúrà jẹ́ bó ti ń wọlé lọ tó fẹ́ lọ sùn lálẹ́ yìí mo béèrè fún ìbẹ̀wò tó máa yí nǹkan padà fún ọ ìbẹ̀wò ẹyọ kan ṣoṣo náà ló nílò bí ọlọ́run bá bẹ̀ ọ́ wò nǹkan máa yí padà fún ọ mo béèrè fún ìbẹ̀wò tó lè yí nǹkan padà fún ọ tó máa jẹ́ kí ọkàn rẹ kó balẹ̀ kí bàbá mi ó bẹ̀ ọ́ wò nínú agbára ẹ̀ lórúkọ Olúwa àwọn ìbẹ̀wò tó máa jẹ́ kí ayé ẹ kó nítumọ̀ àwọn ìbẹ̀wò tó máa jẹ́ kí ayé rẹ kó dára orúkọ Jésù Olúwa yóò bẹ̀ ọ́ wò ẹ kalẹ̀ ẹ kú ìsinmi òní gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lábẹ́ prógrámù talẹ́ yìí lórúkọ Jésù Olùgbàlà Olúwa yóò ràn yín lọ́wọ́ àánú yóò rí yín sórí ayé yìí nínú àwọn nǹkan tẹ̀mí wọ́n fi ayé wa wé àwọn nǹkan kan tí mo dẹ̀ fẹ́ fi sọ̀rọ̀ fún ọ wọ́n fi ayé wa wé ilé wọ́n dẹ̀ fi ayé wa wé igi sórí àwọn nǹkan méjèèjì tó fi ayé wa wé yìí ayé wa dàbí ilé kò dẹ̀ sí ilé tó dúró tí ò ní foundation sórí bí ilé bá ṣe ga sí tó bá ṣe lọ sókè sí bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ ẹ̀ ṣe gbilẹ̀ sí bẹ́ẹ̀ ni bí ayé ẹ bá ṣe ní ìfọ̀kànbalẹ̀ tó a jẹ́ pé bí ìpínlẹ̀ ẹ ṣe dáa tó ni ẹlẹ́ẹ̀kíní nìyẹn ẹlẹ́ẹ̀kejì sórí àwọn igi tó tọ́jọ́ tó pẹ́ tí wọn à tètè gbẹ mọ́lẹ̀ gbòǹgbò wọn gùn ni sà bẹ́ẹ̀ ni àwọn igi tó ń lo ọdún tó ń lo ọdún mẹ́wàá ogún ọdún ọgbọ̀n ọdún gbòǹgbò wọn jìn lọlẹ̀ wọn lọ mú omi bẹ́ẹ̀ ni sà ìyẹn ni wípé

0: won ti sai logbe ogun idile ti sai logbe lese awon akosile aye ti sai logbe o ti n de pa won
1: this is now and turn off conversation with the boys
0: mommy wo lo fara won lara awon omo eye be ni iwo lo fara pa won ti sai logbe awon duro dojo eye won ki lojo eye nbi e sa mo yi logbe e ma je olowo lowo.
2: Radio has never been this excited. This is John.
0: Akoko to ye ko ko bi ara si oro e e ma je o ko bi ara o na bo do dojo eye pe gba to ba je ojo eye gba lo to ma mo o de mo so le salaye omo to da ko 35 ye to ko 40 ye ti o ti loko ye ki lo da duro ogbe ile yin lara ogbe agbara akosile lara e olusa omo ye logbe dade to le salaye bo si di pe ise to n lo dede tele o kan dede di pe ko lo dede mo o ogbe kan ni ọgbẹ́ yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá lọ́ fara wọn nínú iṣẹ́ ẹ̀yẹ ó lè ṣàlàyé àwọn tó rìn lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá sì wá rìn lọ́wọ́ mọ ọgbẹ́ yẹn ni ọgbẹ́ yẹn tó rùn yẹ olólè olóore sáfọ ẹ ó wá ṣàlàyé ọmọ tó tọ́ nípa ọ̀nà ìgbàgbọ́ bó ló ṣe dààmú gbó ìfarahàn ọgbẹ́ tí mò ń sọ yìí ni bára wọn ẹ ló rí lára ẹ ó ló rí lára ọmọ ẹ ọgbẹ́ yẹn lolúwa ní ká wò gbọ́ mi dáadáa mo sọ pé ṣe wò lé òsì ṣùgbọ́n àwọn iṣẹ́ wòlíì tí olúwa bá sọ ó máa sọ pé kó wo ọgbẹ́ kan kó dẹ̀ yí nǹkan padà a fẹ́ tú nǹkan kọ ó ló jẹ́ kí n fẹ́ sọ fún ẹ fún gbogbo abíyá mo tó kó gbọ́ mi lálẹ́ yìí mo fẹ́ ká tú nǹkan kọ lórí àwọn ọmọ wa lọ́la ọgbẹ́ wo ló fara wọn lára àwọn ọmọ mi tó wá ń pa mí lẹ́kún báyìí ó la fẹ́ fi gbàdúrà lọ́la ọlá gbogbo bí o bá ti gbọ́ mi wà pàdé mi ní CS Faith Revival Assembly ní nọmba 10 ní Power Line lágo 5 ìrọ̀lẹ́ abiyamọ ni o abiyamọ tí ó jẹun ọmọ abiyamọ tí ọmọ ò ní dìdàkudà abiyamọ tó máa padà lọ́jọ́ ẹ̀yẹ lórí ọmọ abiyamọ tó máa padà kọrin ọpẹ́ lórí ọmọ ẹ̀ abiyamọ tó máa padà rí ògo ọmọ ẹ̀ nínú ẹ̀ máa dùn mọ́mì bó ṣe di pé ọmọ dìdàkudà mọ́ ẹ lọ́wọ́ yìí ọgbẹ́ kan ló wà lára ẹ̀ bó ṣe di pé ọmọ daláìsàn mọ́ lọ́wọ́ yìí ọgbẹ́ kan ló wà lára ẹ̀ bó ṣe di pé ọmọ ògbélé mọ́ ọgbẹ́ kan ni o bó ṣe di pé ó di pé ọmọ yẹn kàwé ayé ò dẹ̀ da ọgbẹ́ ló ń fara wọn ni ó lé olóore fún bó ṣe di wípé ọmọ ò lè tọ́jú ẹ̀ torí wọ́n ti ṣá ojú ayọ̀ ẹ lọ́gbẹ́ oló ló ń fara wọn láyé àwọn ọmọ yẹn ìta fẹ́ wò lálẹ́ ọ̀la nìyẹn aago 5 sí aago 7 wákàtí 7 péré ó lábẹ́ fi gbàdúrà ó tó kàn fẹ́ ṣe fún mi ni pé tábà mi kó fọ́tò àwọn ọmọ yẹn dání máa bọ̀ lọ́dọ̀ mi ó náà láà fi gbàdúrà lọ́jọ́ Friday bẹẹni ní nọmba 10 nípa wàlẹ míràn ló ti máa bọlẹ mo ṣe máa ń júwe fún ẹ wá ti bọlẹ ní míràn wàá wọ márúwà wàá lòún lọ sí mọrúgà wàá ti dé mọrúgà kan bọlẹ kílẹ tó sú o ti padà lọlé o ti padà wàá lè délé padà kílẹ tó sú má gbàgbé o àwọn èèyàn wá láti gbàdájú ìlóde àwọn èèyàn wá láti jẹbù ìpẹrù ibi gbogbo ẹnìkan wà láti ìlọrin ẹnìkan wá ẹnìkan torí program ẹ ó wá láti port harcourt torí program tá a ṣe léde gbogbo ẹyin tẹ ní ọjọ ẹyẹ ọlọrun máa dá sí ọrọ rẹ mo sọ fún wọn pé gbogbo ìwòsàn yẹ ọlọrun máa mú wá lórí ayé rẹ dáàbì ọlọrun bá rẹ lọwọ múra máa múra sílẹ torí friday tó ń bọ ọjọ àwòtán ni sà ọjọ àwòtán ògo ọgbẹ tí ò jẹ kí ayé rẹ kó bu ẹ ọlọrun máa mú kúrò àlàáfíà fọ orun ayọ ló máa sùn yẹ bó ti ń lọ sùn ìpalára tó rí lójú àlá orúkọ jésù olùgbàlà ó yá ó gbẹ lórí ayé rẹ gbogbo ìpalára oúnjẹ ojú àlá ó gbẹ nínú ayé rẹ ìpalára ìbálòpọ̀ ojú àlá ó gbẹ nínú ayé rẹ ìpalára àwọn iṣẹ́ ọ̀tá ó gbẹ lórí ayé rẹ ó lè ó já ọ ló lè lójú àlá kí olúwa kó ṣe àwòtẹ́ lórí ayé rẹ ayé rẹ ò ní bàjẹ́ ọ̀nà rẹ máa là ojú òní tì ọ yọ dára fún ọ ọkàn rẹ máa balẹ̀ bó ti ń wọlé lọ sùn ó yá kí ọwọ́ ọlọ́run kó wà lórí ayé rẹ bó ti fẹ́ lọ sùn yìí kí jésù gbọ́ àdúrà rẹ kí olúwa kó dá ọ lóhùn ọ̀nà rẹ máa là ojú òní tì ọ ó ń wọnú ọ̀sẹ̀ tuntun lọ nìyẹn ọ̀sẹ̀ yìí tó rìn rí mo rán áńgẹ́lì síwájú ẹ nínú ọ̀sẹ̀ tuntun yìí kó gbé ọ̀pàdé olóore kó gbé ọ̀pàdé aláàánú kó gbé ọ̀pàdé ìrànlọ́wọ́ kó gbé ọ̀pàdé ìgbédìde orúkọ jésù olùgbàlà gbogbo ìrìn tó máa rìn lọ́sẹ̀ yìí wà pàdé aláàánú gbogbo ìrìn tó máa rìn lọ́sẹ̀ yìí wà pàdé olóore gbogbo ìrìn tó máa rìn lọ́sẹ̀ yìí wà pàdé ìbùkún olóore òní wọ́n ẹ aláàánú òní wọ́n ẹ ìjì òní jà ọ́ orúkọ jésù yóò dára fún ọ gbogbo abiyamọ mo ní ìpàdé pẹ̀lú yín ní alẹ́ ọ̀la bẹ́ẹ̀ ni sà mo sọ fún ọ ní church lónìí ẹ̀sùn títí dọ̀la ká fi gbàdúrà àwọn tó wá láti ìgbẹ́rẹ́ wọn láwọn máa dúró torí wọn fẹ́ gbàdúrà lórí ọmọ wọn rí ọwọ́ àdúrà tá a gbà lónìí ìkorò tó wọlé sí ọ lára tó ń ba nǹkan jẹ́ olúwa yóò bùjọ kúrò nínú ayé ẹ mo sọ fún wọn pé kò sí tí agbára ọlọ́run ò lè ṣe kò sí tí àgbélébó ò lè ṣe mo sọ fún wọn mo ní kávárì láti parí gbogbo ogun ayé ènìyàn ibi tí wòlíì ò lè ṣe kávárì lè gbé mi ohun tí agbára àdúrà ò lè ràn ẹ̀jẹ̀ lè ràn án bẹ́ẹ̀ ni sà ẹ̀jẹ̀ jésù ló máa ràn bíbélì wípé ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo nǹkan láfi ẹ̀jẹ̀ rẹ̀ pẹ̀nù bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ni

0: 105.5 FM. This is Jordan 105.5.
1: Station with the voice for entrepreneurs.
2: Gbogbo ẹyin tẹ wọlé ní pátá àdúrà yẹn gbà nǹkan yóò ní bàjẹ́ nǹkan yóò ní dàrú lágbára ọlọ́run òní ní ọjọ́ Sunday ọ̀nì 16 ṣé mo pé oṣù yìí sí ọ̀la Monday ní 17 ẹ bọ́ síta lọ́la ẹyin tẹ àwọn kan wálé ní tọ́ rí iṣẹ́ yẹn ṣe ọlọ́run wọ́n wálé ní ohun tí mo dẹ̀ promise àwọn èèyàn mo fún wọn lẹ́ni kódà ó tún ṣẹ́kù mo fún wọn lẹ́ni àwọn kan ò dẹ̀ rí ṣe torí pé ohun tó máa lò láti di break pẹ̀lú ẹ̀ wọn ò mú wá bóri ọ̀fẹ́ wà má dẹ̀ sọ lálẹ́ yìí mo lọ try it sórí mo fẹ́ tú àṣírí lálẹ́ yìí má dẹ̀ bá yín sọ̀rọ̀ ẹ bọ́ síta láàárọ̀ ọ̀la ọlọ́run ọlá ẹ bọ́ síta ohun méjì lẹ máa rà láàárọ̀ ọ̀la Monday on the 17th wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run so wọ́n máa ń àwọn èèyàn kì í bìlíìfù nínú ọlọ́run mọ́ àwọn èèyàn kì í àwọn ìgbàgbọ́ àwọn èèyàn torí poverty àti ìyà tó ń jẹ àwọn èèyàn ìgbàgbọ́ yẹn ò dàbí mọ́ nínú ọlọ́run mọ́ àwọn èèyàn ti rí wọ́n ti rí ìnira jù wọ́n ti rí ìpọ́njú jù wàhálà ti pọ̀ jù fáwọn èèyàn so ọ̀pọ̀lọpọ̀ agbọ́ mẹ́sẹ̀jì akọ̀ gbójú kúrò ńbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ wálé ni ọlọ́run ò ní fi yín lẹ́ o nǹkan yóò ní bàjẹ́ èyí tó ń gbọ́ yìí ìwọ́ kan má pè mí ká tó pàdé ní tọ́sídẹ̀ẹ́ wàá ti máa dúpẹ́ wàá dúpẹ́ fọlọ́run màá farabalẹ̀ ṣàlàyé fún ẹ ohun tó máa ṣe fúnra ẹ kó o tó kó pàdé mi lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ wàá dúpẹ́ fọlọ́run torí pé ohun tẹ̀mọ́ ni pé wọ́n ń sọ fún yín pé kò lè dá a mọ́ pé àdúrà ò lè gbà mọ́ ò lè dìde mọ́ ò lè dí èèyàn mọ́ a ti gba wọlẹ̀ kò lè dẹ́ kankan àwọn tó ń sọ̀rọ̀ fún ẹ tó ń sọ nǹkan tó ń rí yìí ṣe bí ènìyàn ni wọ́n àwọn ẹ kò ní gbé ní mọ́ kò lè dí èèyàn mọ́ ayé ò lè dá mọ́ a ti ṣàkọ́ sí a ti ṣàgùn sí a ti ṣe gbá sí aṣàwó sí kò ní ọ̀rọ̀ àwọn èèyàn lẹ́ ń gbàgbọ́ èèyàn tẹ ẹlẹ́ni mẹ́fà ni wọ́n the bible say it shall not stand neither shall it come to pass ohun tí bẹ́ẹ̀lì sọ nìyẹn ẹni bá ní pé ò ní méèkì ẹ̀ mọ́ pé ò ní soríire mọ́ ò ní lọ́kọ mọ́ ò ní níyàwó mọ́ ò ní lọ lóyìnbó ò ní kọ́ estate ò ní kọ́ hotel ò ní mansion ò ní ṣùgbọ́n tó ń sọ ẹ́ with confidence báyẹ̀ pé èèyàn ló sọ fún ẹ bẹ́ẹ̀ má gbọ̀rọ̀ ẹ̀ gbọ́ àfi tó bá fẹ́ evidence ohun àtọ́lọ́hun bìtọ́ dúró sítọ́ ti sọ kó fún ẹ ní fídíò clip tí wọ́n yí àwọn àtọ́lọ́hun kó fún ẹ lérìí ẹni kó mẹ́rìí jáde tó ní pé kò ní dá a mọ́ ò ní ra mọ́tò mọ́ ò ní kọ́lé mọ́ ò ní nìkan mọ́ ṣọ́lọ́hun ni ẹni tó lè sọ lọ́lọ́hun èèyàn tún ń gbọ́ ò tún gbọ́ yẹn ẹni tó lè sọ orúkọ bẹ́ẹ̀ lọ́lọ́hun tó tọ́lọ́ bá sọ fún pé ò ní kọ́lé mọ́ ò ní lọ ní òyìnbó àwọn ọmọ tó bí yẹn wọ̀n ní di president wọ̀n ní di governor wọ̀n ní di èèyàn tọ́lọ́ bá sọ bẹ́ẹ̀ ẹni tó lè sọ lọ́lọ́hun lẹ́yìn ọlọ́hun kò sí aláṣẹ ẹ̀ láyé mọ́ kódà kò sí lọ́run gan áńgẹ́lì gan ò lè sọ ẹnjẹ michael gan ló burú jù kò lè sọ tọ́lọ́ bá sọ fún bẹ́ẹ̀ pé nǹkan ò ní dá a mọ́ ẹ̀ kó fún wa lẹ́rìí aná ti ní ẹ̀rí evidence ẹ̀dà kó fún wa lẹ́vidẹ́ǹsì ohun àtọ́lọ́hun bí ashiratin hotel ni o àbí èkó hotel àbí oriental hotel náà ti pàdé pẹ̀lú ọlọ́run tó lọ ṣe mí ti pé nǹkan ò ní wà òkè fún ẹ mọ́ pé ibi tó ń lọ pé ò ní débẹ̀ ohun àtọ́lọ́hun sọ níbẹ̀ pé òun àmẹ́sọ̀ pé ò débi tó ń lọ àbí nǹkan ò ní dá tọ́lọ́hun sọ fún bẹ́ẹ̀ wọ́n lọ ṣe ìpàdé pẹ̀lú ọlọ́run ko fun wa leri ko mu video tape e jade ti o ba ti si yen oni da fe niyan ele ba soru e fun e bo ni gberi mo olohun ko ni ohun ni oni gberi mo loruko jesu je fun eni se to ma bi je eyan laye baye ma da abi to ba gbagbo ninu olohun Psalm 20 verse number 7 oni awon kan gbekele keke oni asan awon kan gbekele eleshin oni won wole won subu oni sugbon awa gbekele oluwa oni awa duwo sinsin Psalm 130 oni pe ni duro emi yo do de luwa jawon to sona owuro lo Psalm 50 no so be are you with me so oni lati ni igbagbo ninu olohun pe olohun lo le sun gbogbo ko se to mo se o olohun lo nse o se to mo se everything olohun ni wa ni igbagbo pe olohun wa ko de sin olohun ko ye sogun kaakiri ye sogun kiri joko ti olohun ko sin olohun sit down with God and serve God ani ko kasam ko ju e loju tori bo ti gbebo o ti pa gbogbo e o ti se risirisi ani ko kasam ko gbawe ko je nkan kan si e eh awon ko ta de ni ko se yi oju iyalayo nkan to nse e lo oju 1 million to nse lo ohun ta ni ko se yi an direct e direct so lohun gbawe so lohun kasam so lohun o ni gbagbo nbe abi ko rubo ko gbebo ko se gba ko sawo ko ohun to gbekele niyan o believe pe o le fenuare e bo lohun soro ko lohun gbo ola ni monday of the 17 odun iku 30 o si iku 14 days ola o ma ku 13 days lola iwo awon to sise mo to fun ole ni nsin won ti se leni ma fun won na ni ohun to ma help e aro la monday lora eyin wa lora eyin agric eyo kunso lola monday olohun ma pese fun e ola to ba ti jade lagbara olohun ilekun ojo ma si fun e wari alaanu wari owo loruko jesu awon alaji odi orun won darapo mo e wari owo to ma fi ra eyin ati agbon lola wari owo ra agbon wari owo ra eyin wa wa si eyin yen wa si eyin yen wa wa lawe lola o mọ̀rọ̀ mi wa ma gbàdúà sínú ẹyin yẹn wa si ẹyin yẹn o wa ma gbàdúà sínú àgbọn yẹn ọlọ́run jọ ọ̀nà tó mi gbá ọnú àgbọn tí ò sẹ́ni tó yé tala bí sáyé tí ò kọ́ di ẹyin kó tó dọmọ sínú ìyá ẹ yorùbá bọ̀ wọ́n ni pé ẹyin ló ń dàkú kọ́ ta ló dèèyàn gan fúnra yìí bẹ́yìn ni ẹyin tẹ́ kàwé tẹ́ lọ skúù ọ̀rọ̀ tó ní gbọ́ ọ̀nà àgbọ̀n tí ò sẹ́ni tó yé olúwa mo fẹ́ kọ́ ní kọ́dún yìí tó parí àbí tó bá ná ọlọ́run ní kànádúà yìí ò ní gbà àbí tó bá gbàgbọ́ nínú ọlọ́run àbí tí ò bá fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé ẹ àbí tí ìbá ẹpọ́ ọlọ́run ló dá ẹ àfi tóbìnrin ò bá gbé ẹ sínú àbí tí ìbá pé bí obìnrin ló dẹ̀jẹ̀ lé ẹ lórí àfi tó bá tara obìnrin jáde làdúrà yìí ò ní ṣiṣẹ́ làṣẹ ò ní mu lọ́run jọ ọ̀rọ̀ tó ní bá ọnú àgbọ̀n tí ò sẹ́ni tó yé lọ́run ṣàánú mi tí n bá ti lo iṣẹ́ yìí mo fẹ́ lo amẹ́ríkà ni mo fẹ́ lọ sí london ni mo fẹ́ ralẹ̀ ni mo fẹ́ kọ́lé ni mo fẹ́ ríṣẹ́ ni mo fẹ́ ọkọ gidi ni mo fẹ́ ìyàwó gidi ni mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ promotion ni mo fẹ́ contest kí n wọlé ni ọlọ́run tó bá pẹ́ lóòótọ́ lóòótọ́ ìwọ ló dá mi tó ní ayé àti ọ̀run tí n bá ti lo iṣẹ́ yìí ọlọ́run jọ wa máa gbàdúà àgbọn ẹyọ kan ló máa lọ rà wàá wá ra ẹyin tútù ẹyin àgíríkì ni o wàá wá sèé wa ma gbadua o wa ni samu ti wa ma kasi mejeji ta ba da ka pari eleyi le o wa ma gbadua si wa ma pray si ojo Wednesday ojo anu la fe lo a lo Wednesday a ma lo agbon Wednesday a lo agbon ni Wednesday ojo anu but a on Monday wa gbadua si wa gbadua si Tuesday wa gbadua si Wednesday wa actually Wednesday no ma lawe awe Wednesday ojo kan ni o awa break lago mejila sori ago kan is o ma fa owo o de ma fa o de ma mu isegun wa o ma mu isegun wa sori ago mejila o ma fa ibukun o ma fa blessing o ma fa anu o fa oju rere so ago mejila ni gan but sori en to ba ni ogun to po awe ti e o fe ko gun aye ise o de fe ri ibukun ago kan ni o fe ri owo ori owo ko da tun ri isegun ago kan ni bo fe ri ibukun re pete ki ibukun ko wa gan ki gbugbe wa ago mejila ni 12 lodo Wednesday lo ma break agbon lo ma lo bo ni bo se ma se wa da ori agbon mete ta yen lu wa fi break wa da lu wa fi break sori agbon kan to ku yen sori korofo yen wa mu wanjo Thursday wa lo ni Wednesday korofo yen wa mu wanjo Thursday so wa ri eyin yen oro wa lori e pe mi fun wa ran tutu eyin Greek ni o wa wa se bo oro wa lori e eni ba ni o si Olorun sa fun eni ba ni Olorun ki gbadura mo sa fun ohun ti Moses so ni fun Kora Data at Abraham oni ka wo eni to lọlọrun laarin emi ati Data so fun Mose pe se iwo de kan ni onọlọrun ni awa na nbo lọrun so lọrun gbọ won eja pade ni ago ta nigba to pade nbe Olorun so fun Mose pe emi nba won so loju ala pe emi nba iwo Mose so ni enu iko enu wori ju woli lo o ta ba ja ka pade o nkan ju nkan lo o iṣẹ́ tí wọ́n gbé káàkiri tí wọ́n rí ṣe làwọn máa ń ṣe àwa kọ́ là ń ṣe lọ́nà fún wa ṣe tọ́ bá pín ẹran èèyàn wọ́n bá ti gbé dọ́dọ̀ títí wa lọ́hùn-ún fáwa ṣe a lè má lówó ṣùgbọ́n àná lọ́hùn a dẹ̀ ní àwọn èèyàn owó lè má sí o àná lọ́hùn-ún àná àwọn èèyàn àná lọ́run a dẹ̀ lé

0: wọn ńlá kan àbúfẹ́ gba físà bí nǹkan kan tó wà lọ́kàn ẹ ọlọ́run jẹ́ fún ẹ́sàmù yẹn máa sọ sínú àgbọn yẹn máa gbàdúrà sí everyday wá láwẹ̀ wednesday wá fagbọn wá fominú àgbọn yẹn break báwo bóyá ọlọ́run wà bọ́lọ́run òsì ẹbẹ́ ní sunday àwọn tó wá wọn dúpẹ́ ohun tí mo dẹ̀ promise mi fẹ́ fún wọn mo dẹ̀ fún wọn the same thursday yẹn náà máa fún yín ní nǹkan ẹ̀yin tẹ́yìn tí mo ní kẹ́ra ẹ̀yin náà omi tí wọ́n ka sáàmù sí ó wà nílẹ̀ gbọ́tọ́ ka sáàmù sí ẹ wo gbogbo achukwala ń sálẹ̀ òrùn orí atẹ́gùn la wà so máa pè mí kó lè gbádùn mí dáadáa máa pè mí dáadé kì í ní sáàmù yẹn ẹ̀yin yẹn kí ni ká ṣe sí àgbọn yẹn náà ẹni ká ní àwẹ̀ lọ́jọ́ wednesday ẹni ká gbàdúrà sí ní monday tuesday wednesday omi inú àgbọn yẹn lè máa fi break wàá dá orí àgbọn yẹn ó lójú mẹ́ta dá ọ mẹ́tẹ̀ẹ̀ta lu mẹ́ẹ̀ta ni kò gbé sẹ́nu kò gbàdú kò mú kò fi break àwẹ̀ ní 12 lọ́jọ́ wednesday wàá mú àgbọn yẹn pàdé mi ní thursday láàárọ̀ ọ̀rọ̀ tó mi gbá inú àgbọn tí ò sẹ́ni tó yé wàá dúpẹ́ o tó bá ní ọ̀tá tó ń dẹ̀ láàmú ayé wọn bàjẹ́ o nǹkan wọn máa parẹ́ ẹni bá fẹ́ dẹ̀ láàmú máa parẹ́ ẹni bá lóun lóògùn òun lágbára èrè ló ń bẹ ṣeré ni kò sẹ́ni tó lóògùn kò sẹ́ni tó lágbára ọlọ́run nìkan ló lágbára eré ló ń bẹ ṣe òbí ó ṣe ní ṣéńjì kan lọ́wọ́ tó ń gùn àbóṣe bọ̀ sípò kan tó ń gùn òbí ó ṣe rí nǹkan kan tó ń gùn gàràgàrà eré ló ń bẹ ṣe gbogbo ẹ́fíríìtì ọlọ́run ni ìbẹ̀rẹ̀ àtòpín ọlọ́run ni ayétọ ọlọ́run ni òkun ọlọ́run ni ọ̀sà ọlọ́run ni odò ọlọ́run ni atẹ́gùn ọlọ́run ni òṣùpá ọlọ́run ni ìràwọ̀ ọlọ́run ni òrùn ọlọ́run ni ọrùn àtayé ìbẹ̀rẹ̀ àtòpín ọlọ́run ni gbogbo ẹ̀ ọlọ́run dẹ̀ fún àwa ṣe ẹni bá ní kó má kọjá pé òun fẹ́ di ẹ lọ́wọ́ ìwé joshua orí kẹfà orí jẹ́rẹ́ kò wó lulẹ̀ ọlọ́run máa wú wọn á wú wọn palẹ̀ ẹni bá ní pé òun bọ́ lọ́wọ́ tòun póun lóògùn póun bọ́ lọ́wọ́ ayé omi ló gbé faraó mi ilẹ̀ ló gbé kóra mi ilẹ̀ gbé dọ́ta mi ilẹ̀ gbé abrahamu mi ẹja ló gbé jóná mi lórúkọ jésù ilẹ̀ máa gbé wọn mi wọn á parẹ́ má yé òun rí wọn mọ́ wàhálà àánú gbà ìwé àìsáyà 43 verse number 19 ó ní kíyèsí èmi yóò ṣohun tuntun kan nísinsìnyí ni yóò wù jáde èmi yóò lànà kan ní agíjù àti odò ní aṣálẹ̀ ilẹ̀ ọ̀la ọjọ́ ajé ọjọ́ monday ọ̀nà máa là fún ẹ àwọn tó máa ṣe ẹ́ láàánú ọmọ tó bí ọ̀nà wa là fún wọn ọ̀nà àwọn olóore ẹ̀ ọ̀nà máa là fún wọn wàá rí kọ́sítọ́mà lọ́la wàá rẹ̀ rí contract má pè mí o nọ́mbà tó máa pè sí rè 08130476370 08130476370 nọ́mbà kejì rè 08025523849 08025523849 ẹni ìyàtọ̀ bá ti ń bọ̀ àti ṣọ́ọ̀ṣì wa ní àrọ́jọ́ thursday ọmọ́tò àgbàdo ìjà yìí bọ́lẹ̀ ní ìjà yìí bus stop bí ọ̀kadà pé ọ̀nà ṣọ́ọ̀ṣì power òróró wọn gbé ẹdẹ bẹ́ẹ̀ aago mẹ́fà làwọn abẹ́ ìjọ thursday aago mẹ́fà láàárọ̀ àparí ni aago mẹ́wàá sí mẹ́wàá bọ̀ I'm going to see you on Thursday. I love you so much.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM. Enjoy the focal chain of entrepreneurial development talk and business viewpoint across all our shows.
3: We have taken 3 steps for what? Giant! And you know what has happened?
2: What happened?
3: We took about 4 steps back.
1: Principles of influencing your consumer or your customer.
2: Tune in and stay locked. We are Jordan 105.5 FM, your entrepreneurship and value station.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.
6: Amamos que mamantel Ibrahandes. Para menos que Vahandes.

0: wọ́n gbà tán kó padà sùn padà 11:30 lálẹ́ lórí Jordan 105.5 ní 11:30 tí àwẹ̀ yóò fi parí lójoojúmọ́ sọ fẹ́ nìkan àdé sọ fẹ́ yàn méjìlá pé àwẹ̀ kan lọ o lórí rédíò àwọn èèyàn o ẹ darapọ̀ orúkọ wòlíì yẹn ni wòlíì ọ̀làdéwájú bá ń kọ́lé o bó ti fi ogun ayé ẹ le tó ní wíìkì yìí ogun yẹn máa ṣẹ́ so màá máa pe àdúà fún ọ màá máa sọ̀rọ̀ ọlọ́run má lè máa gbàdúà 30 minutes ni níbikíbi tó bá wà tó bá di ọjọ́ Wednesday a wàá pàdé ní church ní aago mẹ́fà wo bó ti ogun ayé rẹ le tó lélẹ̀ ìta wà nínú ẹ̀ ogun yẹn máa ṣẹ́ ni àjọ pàdé láago mẹ́fà ní ìrọ̀lẹ́ ní church ní Bakali street ní Genesis bus stop ní Igando road ní ìṣẹ́rí ìdímù tó bá ń ti sangobo o lè dúró ní abẹ̀sán gate yẹn cross o lè cross láti ibẹ̀ bọ́ síbi tọ́pẹ̀ ní Holyland ọ̀kadà máa gbé ọ láti ibẹ̀ wá sí Bakali street tó bá ń pa láti ìlànà padà o lè dúró lókun ọlá láti okun ọlá wọn gbé ẹ wá sí Bakali street eléyìí ni àdúrà mi o lórúkọ jésù kí àdúrà ọ̀sẹ̀ kan tó parí wàhálì tiẹ̀ ṣe sọ fẹ́ nìkan gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa lójoojúmọ́ ẹ fọkàn sádùrà yìí olúwa ló ní kí n kéde rẹ fún gbogbo èèyàn ní gbogbo ayé ẹ gbọ́ mi bó bá fi tọkàntọkàn gbàdúrà yìí wàá rí ìyanu kírísítẹ́nì ni ẹni mùsùlùmí ni ẹni àwẹ̀ ọjọ́ méje yìí àwẹ̀ ìgbédìde ni àwẹ̀ sọdí ńlá ni àwẹ̀ ìdáwàdúrà ni àwẹ̀ tó máa la ọ̀nà níbi tí kò sí ọ̀nà ni bàbá mi kó yáde sí ọ. wo bí èmi wòlíì rẹ lọ́sẹ̀ yìí o ara mi sí ọ ni o fi ṣeṣẹ́ṣe èèyàn máa ń fọkàn sóhun tó fẹ́ ṣe ni okùnrin yẹn sọ ní sáàmù yẹn ẹ túkà psalm 55:16 yẹn kí ló sọ.
1: ó ní bí ó ṣe ti èmi ni.
0: bó ṣe ti èmi ni.
1: èmi yóò kígbe pe ọlọ́run.
0: èmi yóò kígbe pe ọlọ́run.
1: yóò sì gbà mí.
0: yóò sì gbà mí.
1: ní alẹ́.
0: ní òwúrọ̀.
1: àti ní ọ̀sán. èmi máa gbàdúrà.
0: èmi yóò máa gbàdúrà.
1: títí
0: àwọn
1: ọ̀sán àti òwúrọ̀ lèmi ò máa gbàdúrà tí èmi ó sì máa kígbe kíkan
0: òun sì gbóhùn mi. ó ní alẹ́ àti ní òwúrọ̀ lèmi àti ní àṣà lèmi ó máa pè é sọ ti ní báwo ẹ ṣe ní ìsìn àtàárọ̀ àtàlẹ́ làwọn máa gbà wo ẹtọ́rọ̀ ayé ẹ̀ bá ká lára ó yẹ kó múra ní àsìkò tá a wà yìí àsìkò gbẹ́dìdì rẹ lélẹ́yìí bó ti kò lè tó lórúkọ jésù olùbẹ̀rẹ̀ ó yẹ gba ìgbẹ́dìde rẹ. ẹ jẹ́ sáré gbàdúrà méje ká tó máa lọ sọ pé olúwa
2: olúwa
0: àsìkò ti tó
2: àsìkò ti tó
0: àdúrà ọjọ́ méje yìí
2: àdúrà ọjọ́ méje yìí
0: gbẹ̀mí dìde o
2: ẹ
0: tó sókè gbàdúrà.
2: olúwa jésù olúwa ti tó
0: àdúrà yẹn kú mẹ́fà sọ pé bàbá
2: bàbá
0: bó aṣọ òsì lọ́rùn mi
2: bó aṣọ òsì lọ́rùn mi
0: ẹgbẹ́ òsọkọ yẹ gbàdúrà
2: olùkọ́ jésù
3: bàbá
2: aṣọ
3: òsì lọ́rùn
2: mi bàbá aṣọ òsì lọ́rùn mi
0: sọ pé olúwa tafa tó ń tafa sáyọ̀ mọ́ mi olúwa pa
2: olúwa pa
0: ẹgbẹ́ òsókè gbàdúrà
2: olúwa jésù
0: àbíbò
2: tafa
0: èyí tí tó fà sí ẹ̀yìn mọ́ mi
2: olúwa pa
0: sọpá
2: gbàtí bàmọ́jẹ̀mújẹ́ nínú ayé mi
0: gbìlọ́dàdù
2: olúwa jésù
0: olúwa lọ́sẹ̀ yìí
2: ní ọ̀sẹ̀ yìí
0: ọ̀nà lú òyìnbó
2: kọ́ntrátì ńlá
0: ìgbéga ọ̀tún
2: wà mí rí
0: àdúà
2: olúwa jésù àdúrà
0: olúwa jésù
2: olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúw
0: God

0: Ọmọ tí wà lápá ń gbẹ̀lú lẹ̀ tó ń
1: gbẹ̀lú. You that are having epilepsy repeatedly.
0: Mo ránṣẹ́ ìtúsílẹ̀.
1: Oh, I send the message of deliverance.
0: Kí gbogbo èèyàn.
1: Let everybody
0: be. Sọ́dọ̀ pé tó bá ti gbà
1: rọ́rọ́ wọlé. I told you what have you connected
0: with me. Kó dání máa bọ̀.
1: Bring them along.
0: Mo bá ti gbà.
1: If you don't have it.
0: Máa fẹlẹ̀
1: yọ. Come, I'll give you.
0: Ẹnìkan ní mi ò lógun náà.
1: Wọ́n tẹ̀lé àdó àbájú.
0: Prevention is better than
1: cure.
0: Wà á dẹ̀ dìde. Wà á ṣe rere. In the name of Jesus. Ẹjẹ̀ ń dókè
1: lọ.
2: Orúkọ mi ni Ọlálérè Ọláwúyè. Mo wá láti ìlú Èkó. Máa gbọ́ program dáàdì lórí Facebook every day. Tí dáàdì bá ti ní ká ṣe ìtọrẹ àánú. Máa ṣe kò máa rú owó lójoojúmọ́. Wọ́n ní wò ó. Owó tí mo rí yóò tẹ̀ mí lọ́rùn tó. Bàbá ní ká wá sí orí òkè. Mo ṣe wá sí orí òkè. Ṣé àtọ̀rọ̀ pé alágbára Ọlọ́run tí wọ́n bá padà sí orí òkè yìí. Mo ní láti gbé mọ́tò àbíwá yìí. Tí Ọlọ́run bá ń bẹ lórí òkè yìí, mo tẹ̀ fẹ́ dánwò. Mo mú oṣù yẹn jẹ́. Mo dẹ̀ ní wọ́n náírà ní àkáǹtì.
1: Ta ló fẹ́ ìyanu òjijì? Ibù lọ́jọ́ Sunday láti tún wọlé.
3: Yes, sir.
1: Mo pàṣẹ ìyanu bù ẹ lẹ́yìn ìpàdé.